0: right, pilot is here, and he's going to tell us something about the traffic situation unfolding in Lagos right now. And he does it so well in Yoruba. Pilot, you're welcome.
1: Thank you very much, my brother. Olùdẹ́gbẹ́wọlé ẹ̀jẹ̀ mọ́ ìrasta náà lòlùdẹ́bẹ̀ ẹ̀jẹ̀ kí n sáré gbé yín ìrìn àjò káàkiri ìpínlẹ̀ èkó gbogbo tẹ́ bá ti lórí ọ̀fẹ́ àti máa gbọ́mi láti ilé iṣẹ́ rédíò 103.5 ẹ má gbàgbé ojoojúmọ́ láti ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday tẹ́ bá ti wá lórí ọ̀fẹ́ àti bá mi pàdé lórí ìkànnì yìí mo fẹ́ kí ẹ sọ fún ọmọ làkejì yín kó náà wá gbádùn ẹ̀ ṣẹ́ gbogbo tẹ́ máa ń gbádùn ní orí ilé iṣẹ́ rédíò tìbí ó yẹ kó ti yé yín tá a mọ̀ sí bọ́nà òṣèré ti iléeṣẹ rédíò tèyí rèé ọmọ ìyá kan náà sì ni gbogbo wa ìbẹta ni wá pàápàá jùlọ ẹ má sì gbàgbé gbogbo tá à ń ṣe yìí à ń ṣe láti wá mú ayé ara wa dẹrùn kó lè bá tùbà kó lè bá tùṣẹ fún wa lójú òpópó ni àwọn àṣírí tó yẹ kẹ ẹ mọ nǹkan tó yẹ kẹ ẹ gbọ ó dà kẹ ẹ lè mọ pé mo ó ṣe pàtàkì kẹ ẹ máa gbọ ètò yìí ṣé ẹ gbọ́n pa ọkọ̀ agbé afẹ́fẹ́ gas tanker tó ṣubú ní challenge láàárọ̀ yìí ṣé mo bíbẹ̀ ṣe rí báyìí yẹn bá yín sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá máa kọjá challenge dẹ́ lọ ọ̀nà mushi apá àbí kan wọ́n ti ṣe pa nítorí ọkọ̀ agbé afẹ́fẹ́ gas yẹn gas tanker tó ṣubú ní challenge bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí apá àbí kan gbogbo kan ń gbà lọ gbogbo kan ń gbàbọ̀ ṣe rí pé tẹ́ ẹ bá gbọ́ ètò yìí ó ṣe

0: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما. إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. يا ما يا لك وما يا محمد مشهود الكنتي لنكيني بروجرام لنا ونمنا. يا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أدوك فعلم أباتني كبير ونطنطن لايا أدوك فعلم إيش أقوارا إيش مماشي إيش أقوار كيشي يتي بيكي باشي يكي أمو علم أباس أنو القرآن وني إن إدة الشعور عند الله da ya ju nka awon osu tin pe odun lodo olorun isna asha anani mejina arba minha arba'atul urum olorun ba ni awon osu ninu mejina yin awon osu merin wa nu won to je osu apale tala nko lo osu owo awon muslimi to se yi pe olorun ba ni kan ma jagun nu re sugbon e ba wonu tari na dawon ke feri yi pe olorun se losu owo fawo musulmi asiko ni na wa nse won laida asiko ni ni won fira asiko ni ni won fe ma si abo si ati ika fun won olorun yo so mi kan yi pe وَيَسْأَلُنَّكَ أَلَمَّا بِلَوَا رَ لَكَ وَشُوَا كِتَابٌ فِيهِ سِكَا جَغُنْ نُورَ تَلَوَا بَافِ فُوَا لِسِنُ آيَانِ قَالَ اللَّهُ شُمِجِ لَايْ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ Olorun aba ti stage re lati je o ti da sama ti le awala monka agbana ka to bere ti wa ola ni zalika dinul qayyim o shuta ka le fun lati odo olorun ninu esin ta gbe ka le fun ola ni ke mojuto ke babara re pataki e zalika dinul qayyim in ganga nin tuma si pe en se sin lo dodo o si duro dede ni gba aya yi okolopo awon eyan dide ni to ba n sise osu osu oju orun lo ma ka elomi o ti egbadun pelu n ti ma so lenu ni Nigeria osu won n ka fun e ti Nigeria ba n ka osu kan ti e se ti wa fun wa ti o tumo si pe ka wa na wa di keferi pe lawon osu tan ka fun wa ti e se ti muslimi o wa fa wa sa wa ti di bi ago si ati randaranda orisirisi na si ati aya won mo mu jade olorun lawon osu alakan leyin fala tazlimu fi hinna anfusakum ati ti se osu owo atosu owo olan ni e ma sagosi ara yin e ma para yin e ma gbeje eleje e ma gbemi elemi e ma se ntalawun oyonu si oga o gbogbo awon tin tako islam tin so yi pe esin gbemi gbemi and I couldn't tell you alone. In there, I'm in there, we learn a real music people who go in terms on it. Never have a boo or an aloju, a aloju matio. I think we go on a level of terms of equal, say no to Islam. ata ma ya ta jangbe Nigeria ta jawo Christian dan sai ko ashi muje la Islam taba tawabo ita wallahi lojumati ni tori ko ita ko se pare ko si se yi kwada Nigeria wa yo ko sibi kan ti Islam gba wa be to se yi pe ogun lo kowo tanto gba Islam ko ti si gbogbo ogun ti se Usman bin Fodi ja o ja pe lawon muslimi tan se boni pe lawon keferi to kun won lawo ilu gobe ti se Usman ti bere ogun oba gobe Muhammad yunfa lorukwe se Muhammadu ta ma je keferi baba to bi Muhammad gwarzo se keferi ka ma je Muhammad gwarzo ina nga ta fe da itaru wa lo fi pa gba joba lowo re e si beru olohun odun melo ni se Usman lo pelu Muhammad gwarzo kotoku kilo de ti se Usman ofogunja kilo de ti o si wahala tori pe ba wa jangarzo pelu pe awon nkan bi ise mbaye wa ta ma se ngba na ko fi afa Olorun kan sere gbogbo tare ti mo ka lati le gobe to wi de le bari bari to wi de le awon larabawa gbogbo bi ta ba so pe ni Olorun wa ni ba o jangarzo ni ma lo be lati lo se ziyara re ti o gbadua lenu gbogbo 36 years ti se Usman bin Fodi radiyallahu ta'ala anhu lo kwalwe ko ta se Usman laya ko gbo lenu ko ba jago ma wi pe agbara nbe lowo re ilu nbe lowo re jama nbe lowo re amogun nbe lowo re ojo ori to fi ju se Usman la Usman 40 something years ayin da wan so ko se Usman o rebeli ni to igba ilu lowo re te isegba te isawo abosi na fi gba joba sokoto abosi na gba joba lowo awon usa ati be lo ibi ri temi ni gugu gba ti Muhammad gwarzo tan ko ni ba o jam gwarzo tin belai bi daula re se ni kan to to se ko ilu to n control la bere wale ni 100 amogun tambe la bere wale ni 500,000 kilo de ti o fi ba se Usman ja abi ti se Usman o fi face e ni ngba en to ba fe pa se Usman o le gba ni wakati kan aman to e go ma ko se Usman ni alon ni Islam ti e na da yi lo fa ti gbogbo e fi ron Sùgbọ́n gbà tó papò dáadáa tọ́mọ rẹ Muhammad yunfa bọ́ bẹ́ẹ̀ ọlá bò lójú ayé bò lójú iṣẹ́ ń báyé àwọn bàbá rẹ ká tó gba Islam ni kò fẹ́ jùlẹ̀ ńlọ́fà tó fi bẹ̀rẹ̀ sí ń pàṣẹ rádaràdà òun ò gbọ́dọ̀ obìnrin kankan kó wé skáàfù sórí obìnrin kankan ò gbọ́dọ̀ lè lo ìletò ìbòrí kìnní kan ẹnì kankan ò gbọ́dọ̀ wé láwà ní. Gbogbo ẹni tó bá sì ti gba Islam kó n tó jọba náà ni ká máa ṣe Mùsùlùmí ẹnìkankan ò tún gbọdọ̀ di Mùsùlùmí mọ́. Ní gbogbo eléyìnbẹ̀ nínú ìta taaka kí ló dé tẹ̀yìn tẹ̀ ń pè tàǹtà ẹjẹ́ kẹfẹ̀rí ọ̀nà ìṣe jẹ́ alábòsí tẹ̀jẹ́ ìka. Sẹ́ńgbà ti ṣòwò álímì ẹ̀dí aláwọ̀tà aláàánú. Tó ń bọ̀ nílọrin ogun ló kó wá láti àríwá lọ́hùn ló fi wá gbàjọba lọ́rin ogun ló ń kó bọ̀ ló ń pa àwọn èèyàn bọ̀ tó ì débẹ̀. to fi wa pa afanja ati gbogbo en tin meme to igba joba e si beru olorun en te nkita yin oni bi ta ti wa konu kaluku kori ilu e bi o ti wa ah oga o ta ba ka iru iru iru abaje o ta ba ka iru iru abaje o wa te pita fun wa ibe na le ko pe maka lo dudu ati nbo wa o to so kale si le ife nigba to de le ife o ba awon ba ti won ni ilu ta n pase ta n se joba ko to di ko gba joba lowo wa question number 1 ebo dudu ati nbo lati bi to nbo ni to so kale si le ife be se so ipe ki gugu fulani ko le yoba a fe ri won nigeria ma se o dudu ana atawon aromodan ma re won ma pada si makka tan ti wa question mi akoko ni e question number 2 ona ni wi pe awon ba awon ba lu fe nkan kan to dudu a pada wa gba joba lowo won don wa di olori won yen se a da joba ni pada sowo won ki gugu awon aromodan mo odua to njoba le fe nsin ta pada si lu won abi ba o la se fe se alama yesin islam ko wa nigeria pelu da wo wa nigeria pelu ba awon ni showo tanwa lati le larabawa anako islam wa le nigeria pelopolopo awon afa to rin ajo lati lo shewazi na ni islam fi wa nigeria ebere dada eni kan ko ogun wa islam tori ko fe tana islam eni kan ko ogun wa nigeria tori ko fe tana islam olana show usman bin fodi Adi Allah ta'ala anhu ijobe esin lo se ko se joba aye ti se Usman bin Fodi Adi Allah ta'ala anhu to si fi ku elobere nta ko ni eru kan ninu ile re ta so ko eru ni ti se Usman ni ti won ko wa latoju ogun ti Usman ni asi banunta ogbo bi o ba de in shewazi ni isin fesin lola isin dawun eyan pada ku ni bi iwo ori ibu pada sesin gidi gbogbo nta loba loba le o san se ise Usman to de gbogbo e wa lakole ninu re ta ma fe omo ti won binu ninu re ta ma la fe muje ninu re ta ma gbese le ile ile oko oloko ninu re kama ko leta sira won pa won ko gun ma wa jalu ma ko ilu ti won lo e musumi wa nbe e ji jo nkin re ngba re ama won ko gun jara won nitori ati ma fowo lagbara won loju lati ma kora won leru lati so enikan de ni yeye ati be lo lati gbe san ka arin ara won gbogbo kini ni se Usmanu dadu
1: Jozawi Atu Nafalhatu Nasiriya ati ile Kiu Madu Dr. Sheikh Nasiru Kabara fi tife tife pe gbogbo eyi alohumon musulumi wa si ile Kiu won ti ati nko imo Kiu imo Larubawa ni ilanu awon onisufi ni headquarters won to wa ni block 10 road 11 Obasanjo Housing Estate lojojumo lati ojo Saturday di ojo Alaruba laago merin abo ti ago mefa abo irole asalatu ati asikaru ma nwaye ni gbogbo ojo Sunday laago mewa titi di aago meji laosan nile won be na ni gbogbo ojo jimo kete ti aba ti kirun jimo tan titi di aago meri osan eyin omo iya to wa ni mushin ipade wa ni moshalashi wa ti o wa ni bakari street leyin ti aba ti ki isa itan lojo jimo titi di aago mewa a o ma reti yin o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: obirin ma rin hoho ta ma fe ra won lai so yi ko ba gbese le yawo ni yawo ati be be lo ogbu e ise Usman ka ko le titi ti ise Usman fi papoda ere erin le ari iwa ko fese ko o le ki ja e si pa yan lori abosi gbogbo nkan yi na ni ise Usman se ati gbogbo bi to fi ase ranse si nigba ta won dawla abalno dawo na di di oro we ki sogun as ni ise Usman nja abosi ni se bo ba islam lodo awon beri beri ton to de ise Usman dawo lohun abuwe re ise Abdullahi Kotia lo gbogbo n te so o to ni aman ti oye na ni bi pe man ta'awana 'ala al-ma'siyah fa huwa sharikun lahu an kana tubatan rabu silaw alabu silawna awon abagu berte je kefiria tawon lumi won papo lati bawaja nitori esin ta gbe lawo eyin na ti won fun won lawon mu ogun lati wa bawaja se musumi la ko yin na bi kefiri onlo fati kolu ija fi sele la ni ise Usman atoba elkanimi barno ola ni fala tazlimu fihinna anfusakum awo su mejeji lai ta so fun yin pe on lo nka lodo olorun e ma shabu si ara yin e ma shika ara yin e ma gbemi ara yin e ma para yin lekun wa la ma ri pe Islam lo ni ama paaya Quran lo ni ama paaya eda ko beru Olorun gbogbo yin ten soro yi tori pe ta lo ba lo abamba ole ka lu kun yo gbe san to ba so ati n to ba se awon ta de n so ko awon bandi ti la fe sharia lo lo yo state ele ele lo yi pe won ti ku oran awon je ele mi dun gupa won ti ku oran awon je ama je ki mi so fun yin ninu sharia Islam taba muyan ko jiyan gbe taba muyan ko jiyan gbe tiyan ba nkan pa yan lowe o ba ni so ni tan ko nlu yen abi ka yi si idajo gba lode ti won fun ni live imprisonment to ba je ki o gbe ada o gbe iban to fi jiyan gbe ta si mu ese kese ni islam n ka gbemi so alamari won fe sharia ilu oyo propaganda ni pelu ogun olorun awon naa se n ṣaduwa gbogbo awon to jiyan igbe logbo maso ati awon to wa labe re olorun o tuna siri iwu ola annabi muhammad sallallahu alaihi wasallam a si mo pe olorun gba aduwa nitori toyo ti ibadan to sele yi àwọn ọmọ méjì tí wọn kó pẹlú ìyá àwọn táǹtà máa dé làbú ó ṣe mí láàánú wípé gbogbo àwọn táǹmù pátá kò sí fúlàní kàmíà nígbà wọn sì jí wọn gbé ìtànṣà ni wípé àwọn fúlàní ó jí wọn gbé ẹyà ọmọ nàìjíríà ẹ tí mọ pé òwà ń jíyàn gbé yìí ó kárí ni fúlàní kan ló kọ mbẹ ní ìtẹ́bárántí ọmọ Niger Delta àwọn làkọ́kọ́ ẹni tó bẹ̀rẹ̀ kidnapping ká máa jíyàn gbé ká máa gbowó ká máa gba ránsọ́rùn ìgbà dáwọn fúlàní náà dá sí i lóde ikú di ranto mo rántí almost lóko tí fẹ́ máa lọ bíi 13 to 14 years ago ìkánú àwọn tó ń tepo ní gàdó tí wọ́n jí gbé very famous man ní gàdó tí wọ́n jí gbé ọgbà ransom nínú ọlá ọlọ́run èmi wọ́n padà mú àwọn tó ṣiṣẹ́ nílẹ̀ gbogbo wọn látòkè délẹ̀ wọn yorùbá ni wọn kódà obìnrin gánmẹ́nu wọn ó kàn rampaadi nílẹ̀ fúlàní ni ó rampaadi ama ko si ranti ise josh na ti wa ala be o kasen le iwa pada ri e olori awon ten supply won ni ba ta bi n pa yan ta bi n jale pastor ni pelu yawo e dai ta ba ti mu ku lenu yen kan ni da nigeria ru abesin kan ni da nigeria ru wala le nisimi a si le isegun dan se won ma ma se ni lati fi da waru ka le ma bara waja ka ma le ran kan to ye kara ka ma le fi se awon to je ojulowo ota wa ganga onlofa tabi n se gbogbo fake news ka kiri ai orisirisi propaganda ati be be la alawon sallama wa mo ki gbogbo eyan ma ara jakijado nigeria e ku odun odun tuntun awon muslimi alan ja se okoloko re layin alan ko gba adua wa ko bi abukata ninu odun tuntun alekun owo alekun ola alekun oma alekun agbega alekun azuki ifayabale alawon se fun wa orilede nigeria pẹ̀lú gbogbo àwọn tí ń fẹ́ tiwa àtàwọn ibi wa àtàwọn ará wa àtàwọn ọmọ wa pàápàá jùlọ àwọn tó ń ṣètò púrógírámù látọrí láti ṣòáìbò tó ń dórí gbogbo àwọn tí ń ṣonígbọ̀wọ́ rẹ aláwọn ó gbàdúrà yìí mo fàsìkò yìí kí gbogbo ìjọ nàfàwọ́tò náà sì rí àlápapọ̀ ní ẹkọ ọdún ẹkú ìlú aláwọn àbá yóò jẹ aṣọ ọ̀pọ̀lọpọ̀ rẹ láyé mo kí gbogbo àwa musulmi jákèjádò orílẹ̀-èdè nàìjíríà àti lágbàlá ayé lápapọ̀ ẹkú ọdún ẹkú ìlú láwọn onífẹlẹ ìṣàṣemí mo ṣàdúà fún gbogbo àwọn èjìká tí ò jẹ káṣe ó bọ gbogbo àwọn aláyànṣe wa rasbak ni aitak ni lówó kéré ni aunilkadiriya zainilkadiriya sautilkadiriya gbogbo yin mo ṣàdúrà fún amir jesh àtọkùnrin àtobìnrin iná ní tọwọ yín ẹni mọnira ẹni mọdàrú mo kí gbogbo àwọn àfáà tí wọn wá láti ilẹ haúsá malam balarabi kabara malam anjasa aurana muda gbogbo ẹyin kulafa yanya látorí àfá abuja láti àgbọwá jamaa wa ni Ọ̀ṣun ni Ìjẹ̀bú ni Benin káàkiri àgbáńlá ayé ẹ̀ṣẹ́ púpọ̀ ọdún ta ṣe kò ní jáṣẹ́ra mo ṣàdúrà fún gbogbo àwọn ẹ̀yà ilé kí ó tún wọn mẹnu lẹ ọlọ́run ọba yóò bá ọ̀sán lẹ́sàn-án mi ọmọ òní kú bá yín lọ́wọ́ ẹ jẹ́ ìrìn àwọn ọmọ yín pẹ̀lú ògùn ọlọ́run ní rídàmù ẹni rásàríkù ẹ̀gbọ́n mo kí gbogbo àwọn jamaa wa ní olùkè láwọn àṣà ìlẹ́sàn rẹ aláwọ̀ bíi àbùkátà yìí gbogbo ní ta dáwọlé yóò yọrí sí dáadáa ẹni ṣàṣetì aláwọ̀ aláwọ̀ máa gbàna àti náà fi dúnìá asọ́nàtàn àfilẹ̀ àáfi ọ̀tẹ̀ asọ́nàtàn kí náà ọ̀gá ọ̀bọ̀n náà pẹ̀lúkí ní jẹ́nàtàn wà lábàárà yà àzízí àgáfà ọ̀bọ̀lá àlẹ́mú tawafala musulmi wa kina fi sarihi ẹrọ ìbánisọ̀rọ̀ wa 070-3699-8274 báńkì wa ni gtv 069-306-3312 wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Jọ̀záwì àti nàfàhàtì nàṣíríyà àti ilé kíhù madu dr sheik nasiru kabara fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ẹ̀yìn alhumon mùsùlùmí wá sí ilé kíhù wọn tí a ti ń kọ́ ìmọ̀ kíhù ìmọ̀ lárúbáwá ní ìlànà àwọn onísúfí ní headquarters wọn tó wà ní block 10 road 11 ọbásanjọ́ housing estate lójoojúmọ́ láti ọjọ́ sátidé di ọjọ́ alárúbá láago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ àsálàtù àti àsìkárù máa ń wáyé ní gbogbo ọjọ́ sunday Friday la ago mewa titi di ago meji la osan ni le won be na ni gbogbo ojo jimo kete ti abati kirun jimo ton titi di ago meri osan eyan omo iya to wa ni mushin e pade wa ni moshalashi wa ti o wa ni bakari street leyin ti abati ki isa itan lojo jimo titi di ago mewa a o ma reti yin o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là sáàtọ̀. Tọ́dọ̀ bá wá kú, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka kóná ọjà. Ẹ kú òkèlè.
1: Bàbá Òṣùlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó, ó ti sùn yín. Ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àti gbòfún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ sì gbọ́n. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn ń bisẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bí kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe dẹ́lùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pò òun ó lu ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọbì kan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba

0: ẹ káàbọ̀ padà ẹ wá gbọ́ o àwa ọmọ gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tó ń pariwo fún wa àwọn ò mọ̀ ríran dáadáa àwọn ò mọ̀ ríran dáadáa ṣe lójú ń pá tó ń wa mi pòròpòrò ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ wọn oṣù yín ẹ mú wọn wá sílé iṣẹ́ òṣùlá abà ẹ̀yin náà ò ní fàìsàn ló bà ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o bàbá tó jìyà nítorí wa màmá tó jìyà nítorí wa wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí lóòótọ́ ẹ ti gbìyànjú o ẹ ti sáré sọ́tún sáré sósì ṣùgbọ́n bẹ́yìn ò bá ti débi tí ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ òṣùlá abba eye solution ibẹ̀ ní kẹ́ ẹ lọ o ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀ ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé kéèyàn ó fẹ́ jẹun kórìnà rí n tó fẹ́ jẹ àbí ká lè jò ó wọlé ká tètè mẹni tó wọlé ọlọ́run mọ̀ sí wa lájá wọlé kàbí táwọn wa sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé táwa méwúrẹ́ ewúrẹ́ jáde àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láì sùn tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sìnà àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú òṣùlá abba eye solution òpó ọlọ́wọ́n bá mi làwọn dìbùn o òpó ọlọ́run ni wọ́n bá dúró bẹ́ẹ̀ sì rèé àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí tá a bá ń pè wọ́n ní sẹ́ù nínú alágbo nílẹ̀ yìí gáúsù sàmánì tá a wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣé ìròyìn iléeṣẹ́ òṣùlá abba eye solution kò tí ì dé ṣé tí ìgbọ́ tiyín ni àbẹ́ẹ̀ mọ́ gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri ipò àìrìnà kàwé tẹ́ wà yìí àìrìnà ka báìbù ẹ lè ka kùránì kòtùlẹ̀ yín wò ojú yín ó wá ń jọ gegele ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde só tipẹ́ ló ti yín lẹ́ti wà lẹ́nu ẹ̀ àgbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nọ́mbà yìí ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú óyá ẹ mú báírò kẹ́ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí 091 57 58 9016 091 57 58 9016 tàbí kẹ́ẹ̀pẹ́ 070 38 61 5168 070 38 61 5168 nọ́mbà bàbá òṣùlá nù bàbá òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé táwọn ń bẹ lókè ìpẹ̀ kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà ìmọ̀ fìgò sójú kàwé ìmọ̀ fìgò sójú ka báìbù kì í jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú ẹ wò ó ohun tó ń yọ ni lẹ́nu nínú ojú la bá mójútó ka ìjẹ́ ká fìgò sílẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀ ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn ẹ óyá
1: ẹkú kalẹ
2: aha o fi lati ati pariwo lọjọ to ti pe pe won bo won bo
3: won ti de o
2: aba gangan le ma ba ti o ma da
3: gogo eniyan lohun
2: isoro eyi ke yi ti n koju iriran eda
3: yala o ti pe tabo se se bere
2: ati nawo nawo o ti su yi e ti fe gba kamu
3: o ma ni gba kamu aburu
2: chronic infection lo njo wa lenu to ti wa de konerun
3: to n se akoba foju wa
2: bi ati sayewo
3: won ni apoju suga ni o je ko tu wo clear
2: ona metata ti soro odu le gba wa
3: ni baba osula lewe akegbo fun to fi le koju e
2: goro lenu baba osula gangan
3: tori enu olofa lati gba mo ta o
4: to nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe aku dede akoko yi akanse eto ni latodo baba wa olawale osu olale ti gbogbo aye mo si osula haba eh baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
5: eku dede asiko yi o ni bi gbogbo te ba tin gbo wa oruko temi ni olawale osu olale alase ilese osula haba
4: baba eje nbere bayi ki gan lawon apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagu ara
5: ese atokun te eyan ba tin ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den tin bo lo kan ta doju won momo gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomin ma nse pin bi funfun lelomin ma nri o ye ka tete ma ki sara pe ipenija kan tin sele si riran wa niyan
4: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun mo se pe oju la ba kokko moju to lagu ara baba ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagu ara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
5: ese atokun oro wa da be npe nkan ti olohun ba ti yonu si se en ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori kafewe ati bose itoju isoro tin koju iriran eda yi baba olohun fi fun wa tenu ko o tete bolu ko
4: o kin to gba yin lalejo lori eto yi emi fun ami ti se wadi daada baba pe en ba fe foju kan yin bo won se le ri
6: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re Odo Arawa Street number 30 ebe Osula Haba nbe atun wa ni Ladipo bus stop ni Ikeja Long Losodi ni bi bridge elese yen erin siwaju eri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re ebe Osula Haba nbe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout ewo inu haki won yen ti won ko ilaye si gadagba ewo be ni waju CAC church ebere osula aba nbe
4: elomi itiju ni ojo jade itiju pe se aduru mi san gbodo gbo pe mo nwa ogun oju kaaki abi mi oriran daada baba imoran wo le ni furu awon eyan be
5: ibaran mi fun iru eyan be yen ni pe won ni pa mi mara ki npe loruko aisan je tumi sita ki n fi on sile o loruko re keji nti ba nse eyan te n ba fi mara o nto won o fe ko fo ohun sile niyan e tete be se n gbo e mo fi gbaladola e mo bo lori ise iwosan ibile olohun lo fi ran wa o
4: baba ki lawon asiri ti baba yi lo tori pe kin to mo yin ni mo tin gburo yin osula aba papa julo lori toro olojude yi nipa pe keyin oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan o ja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
5: ese atokun se ri ise itoju oju ni lana tibile ati awon aisan mi to n fa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na ni
4: ba kan ran yin se
5: se wa ri igba ti a wa bere si n se ise yi ta wa ba dara kekere a wa dabi dan nigba ila to wa mo yi pe ase o da keyin o farabale
1: atoda ke yin o joko tagba
4: baba e je nbere bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
1: e seun te ba re lomi to ba pe wa baba awon ti lo ta won bi kan o se se pe ta won ba dodo yin won ka kini sa won loju ni awa la mo wa so fun e pe e lo fokan bale ni ile ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà lo ẹ sì máa wá fìlì ẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ́ wa lílò ni sẹ́nu.
4: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ti gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi yín òun jùgò lẹ̀ fáṣán ìní ètí wọn fi ń ṣe oge nìkan nílò báyìí.
1: Bàbá tẹ rí abala bíi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tá ń súré lọ rèé gbàgò ó dàbí ẹni pé èèyàn ń gbìyànjú àti fún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín ní gò kan.
4: Wọ́n fún yín ní gò.
1: Tẹ bá tún padà lọ wọn á tún mú gò yẹn wọn á tún change ẹ̀ fún yín.
4: Ok wọn máa pààrọ̀ gò.
1: Bẹ́ẹ̀ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí na mọ́ rárá. Kò wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
4: Bẹ́ẹ̀ bógò yẹn ṣe lè lágbára tó. Tó lè wá pé kí mo fi sójú.
1: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
6: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀. Tó padà dé Nàìjíríà wa ń bí. Odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa. Tí ò lòjú ewé àti gbòlọ́ lọ́dọ̀ wa. Tọ́lọ́run sì ṣe yanu.
4: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ yorùbá yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-3861-61-58-60-8 Baba, irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbí ni lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà rẹ̀?
1: Ẹ ṣe àtọkùn. Èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó o ní ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá. Tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀, olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
4: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
1: Ẹ ṣe àtọkùn. Àpọ̀jù ṣúgà ó jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá. Paríparí rẹ̀ ni ògbólógbò akọ náà.
4: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
1: Bẹ́ẹ̀ni atọ́kùn.
4: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan. Tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ọ́ ara, ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí?
1: Ẹ ṣe àtọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí, ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura, àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o, kò ní mọ́mọ wa o. Gbogbo àwọn tó ti mú Ọlọ́run lọ́jọ́ èní bá ń tú wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómi kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mu mi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dry. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà, àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga, tí ìfúnpá bá ti wá ga tó dá síkè, ẹ mọ̀ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá jù
7: nkan le gbi aya won asa dede ja se ri elomin ti suga e ba ti lo to ti bo to ti wo inu isa ara won a wa je ko bere si ma re gbogbo isa ara wa re elomin wa gbese lele a bere si ntan mo irunbuso meji a di wahala elomin to ba gbese lele bayi to ba fe gbese a da be pe won de block mo won ni badi ni ti suga ba poju ninu ara ki je eyan orun sun ti suga ba poju ninu ara on lo ma nsi waju to ma mu ki elomin ko la oju le ti won ni ri nkan kan ma rara
8: baba wa esoro nipa chronic infection iyen aisan arun teyan ko latara ipalopo akọ na run ko te menu ba lekan to ba ye pe to ba nseyan lagu ara o le fe sokun fa irina dede
7: ese atokun e je ka kokko bere latori chronic infection ten so yen tori pe awon ti nkan won won yin se won yi tete ki esara ko to wa joba lodokun esa teyan ba ni chronic infection won le kokko ma riru awon apere won won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ki nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugbo be ni bara ama gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akọ narun te ba ngbo ogbologbo akọ narun ndi kan lo ti bere se ri ogbologbo akọ narun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won te elomi ba nbera bayi ti ba yun ra bayi ni bus stop ko ti ni fe wo boye nikan kan wo afoku go nbe la pẹlu mi to ba de bus stop nbi o ba ka won lara de tan ba nti nbera kura kura bayi mo ti e ni mo pe ibudo ko la won wa iwo ogbologbo akọ narun yi ni ma wo si yan loju ti ma wa ba oju je awon baba wo ojo won ni gbagbo pe eni to pa fe se itoju isoro tin koju irina eda ti o ba mo nipa ogun kan to le koju ogbologbo akọ narun oni to won o mo kankan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ohun ti n sẹlẹ̀ sí ìríran ẹ̀dá ó níbi tí gbòǹgbò rẹ̀ ti bẹ̀rẹ̀ bàbá wa wú gbòǹgbò rẹ̀ yóò dàbí ẹni pé èèyàn ń gé igi lórí kò wu ṣegbòṣegbònú tí máa wá fanu wàárẹ̀ lómi wọ́n ti lọ ṣe ojú bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta ẹ̀jẹ̀ bí wọ́n léèrè kí ni ìdí rẹ̀ tí wọ́n ṣe fi ń padà síbẹ̀ wọn ò wu ohun tí ń ṣe wọn tegbòtegbò ni èyí tó wà lójú nìkan ni wọn mú nílé iṣẹ òṣùlá àbà ńbẹ la ti ń wú gbogbo ìṣòro tí ń kojú ìríran ẹdá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábà bí ẹ tegbòtegbò tẹ wá ní gbúrò rẹ mọ gbogbo tí ń jẹ tọlọrun.
9: tún leléyìí o láti iléeṣẹ òṣùlá àbà òṣùlá extra bitter ló ń jẹ gbọmọ kékeré tàbágbàlagbà bá ń jẹun tódùn tódùn àfi kẹ ẹ yà lọ ní òṣùlá extra bitter nínú ilé o ẹyin tẹ fẹ kara yín tó wúwo kó fú yẹ ẹ fẹ moribọ lọwọ ìgbọnsẹ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹsì wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa mi gúlegúle ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pe won de block ma elomin ni badi òṣùlá extra bitter ni ke ma lo o ma n re wa tenu tenu ogbologbo infection to wa ninu eje gbogbo elosula extra bitter o fodanu ka wa moribo lowo ara yinu ara tita owo ati ese to n gbọn riri ogbologbo kokoro inu eje olojo pepe to n ba agbo ara wa wo ya ija gbogbo elosula extra bitter kaju e eti yin to n pariwo nkan to le mo wa lona ofun to n se bi ka hotel de ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta tin nawo nawo si inu wa to nkun gburugbu eyo yin to npo lapoju gbigbin lelomi ngbe kin ki won to le ẹyọ elomin a ma wa sere sere òṣùlá extra bitter ni gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ pípé o ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọn gbé spíkà sílẹ tó ń pariwo ogun iléeṣẹ òṣùlá àbà àwa kọ́ la rán wọn níṣẹ o gbogbo iṣan ara tó ti dùnkù tẹ ẹ bá ń lo òṣùlá extra bitter gbogbo rẹ ló máa bọ̀ sípò òṣùlá extra bitter ojúlówó egbò gbogi ajisan ni awon ibi ti e ti le ri osula beta osula extra beta ni won yi
6: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e bere osula aba nbe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC church e bere osula haba nbe
10: e le pe wa sori ero ibani soro yi o 070-38-61-51-68 070-38-61-51-68
11: WhatsApp number one, Sini.
10: Aoni, faisan lugba o.

ọ̀rọ̀ yìí mú mi rántí ọ̀rẹ́ mi. Èjì rẹ ó ta èlò léjì ara sunkún. Ẹtún jọ bíi máa márọ́mọṣe. Èjì rẹ bá bá dọ̀tún. Èjì rẹ ní mọ́tò mo sọ bá lájẹ́ ọkọ̀ àdùn ní adé. Èjì rẹ bàbá èjì rẹ.